ọmọ bá fẹ́ kí na ọmọ jẹ́ pàtíbọ̀ ó ti dèyàn pàtàkì pàtàkì. Kẹ́rì bí life mi ṣe change, mo dìyàn tó fi ₦1,000 ra blade still grow by change. Èmi lọ́mọ tó ti rò pé kò lè ṣoríire, mo bójú Ọlọ́run kí ni mo rí mo ríre. Èmi lẹni dáwọn aráyé tó ti kàn so, èmi náà rò lẹ́nu tí mo fi owó control. Ẹyẹ yan jẹ́ ní Ọlọ́run tó bí, Ọlọ́run tó bó ṣiṣù, òwe tó ṣe ti mi kẹ́ ló bí. Ṣé ìmọ̀ Ọlọ́run iná ló ṣe tí ọkọ ya? Ọlọ́run jọ ọ̀rẹ́ ni wájọ̀ má jẹ́ káwó fàyà. Tí bá fẹ́ wọnú yàrá yín tẹ́lẹ̀, ẹ má ní pé.